ọrìntu ẹjẹ bẹ sọwọ fi ọ sáwọ nínú kọrìà àdìẹ wúbẹ mú pẹjẹ wọn sá ẹjẹ kọwọ fi ọ wọdẹ wọdẹ sùúrù rọjẹ wọdẹ mi dẹ ọsẹ mi mọ.